0: Yeah, Jesus, to se mi dada, to se mi lore, lo se mi dada. Gbogbo eyin omo Olorun e wa dide nle. E kan ma lo si waju e ma lo seyin. Gbogbo eyin te wa ni Sona Church. Ba se se yo wa an gbe bo ni church laaro yi. Mo ti ka orisirisi awon eyan mefa. Bi ogo se nje ti Olorun ipele awon marun ti won gbadua fun laaro yi. E kan ma so ni pe thank you father. Ma rin lo waju ko ma rin wa seyin. Thank you father. Thank you Lord. Thank you father. Thank you Lord. Thank you, Father. Thank you, Lord. Thank you, Father. Thank you, Lord. O say, thank you, Father. Thank you, Lord. Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Father. Thank you, Lord. Thank you, Father. Thank you, Lord. Thank you, Father. Thank you, Lord. Baba o se, Oluwa o se, Jesu o se, Baba o se, Emi mi mo se, Baba o se, Jesu o se. Forever, O Lord, we shall continue to be grateful unto thee. O God, if Jesus, Jesus, O Luawa. E wome, koto di pe ma bossi nui wa su la roi. Ni boni yonyi wa, I yonyi ko bagbara. Loru ko Jesus, ko bagbara. I yo mama I bagbara. I yo baba I bagbara. Loru ko Jesus, o ya bagbara. Ki yonyi ko bashe, ki yonyi ko bagbara. Ni sedui. In the name of Jesus Christ. Kosini atin baradi. Ba se lo yonye. Eje ki in soba yi. Bo gweni to ni anfani la ti ma agbomi. Mo so pe. Ori sirisi ogun lo wa. And ori sirisi ero ja. Le yaman fi bogun ti wi ogun to ba wa. You use different weapon. To combat different battle. Ori sirisi ero ja. Ikani yo. Bo ti eje pe yo wan. Ise to le se po mo ti mu bo die die latana mo ti so orisirisi pele awon eyan ta gbadua si e wo nti mama I so e wo bi ogun e wo na bi ti ogun gba wole ko to di pe ma soro tintin nipa iyo engineer e ba mi na mic si mama I lenu eh atana mo ti mu oro won mo ti nje lenu
1: baba mi o e ta ro sa o e ku se oluwa o olorun a ma ran yin lowo o lagbara olorun Shall I say to Tibuki? Could you jab a mother called Jesu? Muniari, Lori, Ibitiara, Ibiashiri, Ibatimo de Bicon, and one, you shall say, then come and say, become a car or be building a moka. Why bitimo de me, chapter 83. That's Jackie as you got out too.
0: Nice, sir, to Bunka. Enjoy Jamma, we will last on Otunle Segu. And when you won't tell you what Mule. Won ni te ba fe fi asiri pamọ fun eyan dudu awa dudu bayi won ni e ko sinu we awa bere pe kin lo de o ni eyan dudu e si we wo eyin te ni we asiri lowo se o ma si agbara to nbe nbe so n si wo ninu iwe asiri mo tu asiri mo si so awon orisirisi eroja to le lo lati gbogun ti gbogun to ba wa orisirisi ogun lo no orisirisi eroja and eje n tun fe lekun Se ri only communion ta gba njo Sunday eroja ba mi kan tun ni iyen ni o lead wa lo si meji meji ni ma fun yin se ri meji meji te fe gba yen ikan pere ma ni ke lonu church ikan o don di wahun on di wahun o la bere si lo a fe mo mo gbogbo nkan ti oji o sinmi eyin kan o mo pe idi ti nkan o fi down inu le re logun wa olohun ba ngbo oni bibeli fi soro nipa iyo Nibati omi buru ti omi koro ti ile sa woli lo ni ki won lo wa awo ko to wa gbogbo eyin te wa ni Sona Church e gbe iyo yin o di Sona Church laaro yi eyin te ni iyo lowo o to di pa won yin o lo ni ago mefa abo si ago meje abo ma ti wa lori Facebook a tun mo de nkan wo pelu oro mama ila na mo ta den wo mi kaparada ye lo mi o mekuta hayada se ri ede ti mo to so yi yeroja kan to ni Eni kan ni woli bo ni mo se le ri wi asiri e ja mo wo bo ati se atunte elekesan elekewo jade ateyinbo ati yobere ni o wa jade po bayi atunte iwe asiri iwe abami won lawon de chapter 83 awon bere si awon ese bibeli sinu kini engineer kini won si nka bibeli yen ki won fe fi gbogun ti e je nbo ti ya iso
1: baba mi mo ro pe awon asiri ore kekeke ni opo fe tun aye mi bi o mo wi pe mo ni oko orun nigba ti mo ka iwe asiri ti mo sise yen ni ago kan oru teni ka ma ta awon ese bi bele yen sinu ororo sinu ororo ni ago kan oru ka ma ji gbadura yen ti mo ti ro pe asiri awon ota boya awon to nse mi ni o fe tun sida jide ni mo ri wi pe okunrin o ga gbogbon dudu lo ma yo simi loju to ma so fun mi pe ajojojo se pe yawo tin ba ji soju aye tin ba ti ji ma so fun oko mi pe mo fe se yawo mo fe se yawo ma sa ma wo mi to ba ti jo tin ba tun ti se prayer yen yo tun jo simi nigba ti o ma di bi ojo karun ti mo pe prayer yen ni mo wa n ba soro wi pe ibo ni mo ti ẹti mọ ẹri gan bi yawo ruwo lemi ati ẹjọ fẹ ṣe o wa daruko bi to n ti mọ mi bi pe sẹmi gbagbe abule kan abule agbongbo abule awọn iya to bi mi ni agbongbo yẹn wa.
0: o ti sun abule agbongbo màá mọyẹ ọdún tí mọ̀mọ́ yẹn lọ ọbẹ̀ màá yẹ ọmọ ìgbà tó ti mọ̀ wọ́n láwọn bẹ̀rẹ̀ sí gbàdúà pẹ̀lú ìwé yẹn nígbà tó pé ọjọ́ márùn tẹlẹ kò tó pé táwọn bá ti jí tó bá ti ṣe tán tọkọ ẹmí bá ti ṣe mọ dẹrandẹ yẹn tán a mọ sọ fún wàá ṣe wedding pẹlú ẹ o àwọn ṣe bọkọ àwọn ni bíbélì sọ wípé ẹ mọ ṣe jẹ òpè sí àrékèrèké sátani do not be ignorant to the vices of the enemy sa bí àwọn kan bá kọyìn sí tá n ṣe àwọn ò ní bọdà n tí ó mú ọ wá bá wa ń padà bọ àṣírí kan rèé o lè fi èṣù lé èṣù láìláì bó bá ṣèṣù ni mí olùfẹ bíbélì ní ìjọba tó bá dojúkọ ìjọba ìjọba yẹn á yá yóò wò dànù òun ló jẹ mọ pé ẹni tó ń gbénu mi ju ẹni tó ń gbénu ayé lọ ẹyin kan bẹ ń bi tẹ́tì ẹ̀ lẹ́kọ̀ọ́ ìtọ́ pa olúkúmuṣu gbogbo nǹkan mọ́ ọ lọ́wọ́ tí ò jẹ́ kí nǹkan kan ṣiṣẹ́ ó ṣeé ṣe kọ́ jẹ́ ọkọ ẹ̀mí ni a lo iyọ̀ ní ọ̀la Friday ní òní Thursday ẹnìkan níbo la ṣe lò ẹ pàdé ọdẹkùnlé epavras lórí facebook youtube àti tiktok láàárọ kùtùkùtù yìí ẹ gbé iyọ yín gbogbo ẹyin tẹ ń lọ sí sona church mo ti ran wọn ṣẹ ẹ gbé lọ sí gbogbo sona church ibi tẹ ẹ bá wà aisha láì gbógun ti ọkọ ẹmí àṣedànù ni ọkọ ẹmí lè báyàn dalẹ ọkọ ẹmí ọmọ arúgbó níbi tí wọn ya àlùjẹnu dé àwọn ẹmí tó ṣubú pẹlú èṣù ni àwọn wọn di ọkọ ẹmí tí wọn di ayé ẹmí o lè rí ọkùnrin tó ní ayé ẹmí tí ò ní mọ bára rẹ lòpọ̀ kọ́ mọ rìlíìsì sí sòkòtò o lè rí obìnrin tó ní ayé ẹmí ìgbà tí ọba fi jí gbogbo pátá rẹ ni ó ti tutù kì í wá sí ìyẹn nìkan sáìn lásán nìyẹn tó o bá ní ọkọ ẹmí bó o ṣe ń gbọ́ mi wàá mọ̀ ṣiṣẹ́ kárakára kò ní sí èrè ẹyọ kan wàá mọ àwọn èèyàn pàtàkì o ò ní lè kú òní kéńkélé ṣíṣe ni ọmọ aláṣọ rẹ yóò mọ wọ ìkísà ọmọ ẹlẹ́rìn ó sì mọ jẹgun ètò wá burú jù nínú ọkọ ẹ̀mí tó o bá jẹ́ sísà tó o bá ní ọkọ ẹ̀mí ẹ̀ṣà pé eléyìí wọn ò lè dẹrù ẹgbẹ́ fún ọkọ ọ̀bọ torí ẹni tí ń dẹrù ẹgbẹ́ gan òun gan lẹ́gbẹ́ òun gan lọkọ ẹ̀mí sọ́wọ́ ọ̀dà jẹ́ ń bí ọ sọ ọmọ iye ọkọ ẹrù ẹgbẹ́ tó ti dì wọ́n mú ọ létí òkun wọ́n mú ọ létí ọ̀sìdàrà wọ́n ní ọlọ da nǹkan sódù àṣejì rẹ wọ́n ní o gbé lọ sọ́sùn òṣogbo gbogbo ìrèké àdúrà àti gbogbo ẹ̀tọ́ da sí ọlọ fọ́kọ ẹ̀mí rẹ ló ń jẹ ni ọlọ fàyẹ ẹ̀mí rẹ ló ń jẹ ni à ń tọ́ ọ bá jẹ́ sísà bí mo ṣe sọ lánàá náà yẹn tọ́ ọ bá jẹ́ ọmọge tó ń gbọ́ mi tọ́ ọ bá ní ọkọ ẹ̀mí àti ní ọkọ ayé yóò le tọ́ ọ bá wá lágídí tó fagídí lọ́kọ nǹkan méjì ló lè ṣe sí ọkọ rẹ nǹkan méjì ló lè ṣe sí ìyàwó rẹ alákọ̀ọ́kọ́ ìsáìjà kí ẹ̀yin méjèèjì ọmọ dàbí òkété àti olóńgbò ẹ mọ jàbí ìwọ náà wò ní ìsìn ìwọ ẹni tó fẹ́ ẹ̀yin méjèèjì ẹ wò bẹ́ẹ̀ ṣe ń jàbí akátá ìwọ gánmọ̀ kọ́ ọ̀jẹ̀ gbádùn ọkọ o ò rí gbádùn ìyàwó tí ìyàwó bá ní ọkọ ẹ̀mí ọkọ ò lè gbádùn ẹ̀ láéláé torí ẹni tí ń bọ̀ ọ́ lò ìyàwó rẹ agbára òkùnkùn ni ẹni tí ń bọ̀ ọ́ lu ọkọ rẹ ẹ̀mí àìrí ni ẹ̀mí tó ṣubú pẹ̀lú èṣù nínú ìwé Revelation chapter 12 verse 7 lọ sí ìsàlẹ̀ àwọn àlùjẹ̀nu tí ń wá nínú ìwé Genesis chapter 6 tí bíbélì ń pè ní ọmọ ọlọ́run tí mọ́ bá ọmọ ènìyàn lóòpọ̀ wọn ò ní rí wọn àwọn ọmọ èèyàn ayé ìgbà yẹn sì bẹ̀rẹ̀ sí lóyún bíbélì ní wọ́n ń lóyún sọ̀rí táwọn kan bá gbọ́ ní sùn ó ní supervision ní wọ̀lì yìí tó dé ṣé mo dé ń tòótọ́ ṣé wọ̀ ọ̀mọ̀ pẹ́ nìkan mọ́ bọ́ sùn tó o bá ní agídí tó o lọ́kọ tó o wá mọ̀ mọ̀ fẹ́ tó o lọ́kọ ẹ̀mí to fi agidi loko ti o ba pa okunrin yen a je omo raun oko emi o je ki oko re o to si iyawo emi o je ki iyawo re o mo ri ise kankan se awa mo da bi igbe loju e tori pe in bo su emi alujanu e je ngugu so bayi pe oko emi ataye emi o nle mi ikorira awon ni alujanu buburu a lo iyo oni bibeli fini je won fi iyo pa o lara e won ti mama iso nbo a mo bi to ti kan oko emi ti eyi enikan ni woli se mo biyan mo won e biyan mo o bo ba se ndagba to n fine si be loko emi na mo rin ki won mo rin ki ni won bi satan won ni bolo ti nbo o ni rin ke ni do kaakiri kaakiri aye so be su atanu alujanu re se mo rin ki ni e ile ti oba si jesu ile ti oba si agbara won a mo be to ile 55,000
2: a mo je lo ki o memory your classics